olè price orí tí nǹkan olè trash ọmọ tó lọ́pọ̀lọ́ ti gba cash mọ́tò mi ti déwájú ẹ lè reverse orin yìí dùn kíkọ́ verse gbé wọn studio kọ́ máa cast káwọn DJs kọ́ máa blast àwọn big boys ti gbòòrò kọ́ máa jam ṣíbáraba ṣí bólóbó ṣípa pàtọ́rùn jẹ́rù bọ́mọ gómìnà pa dúbẹ́dú bóńgò dúbàrà ọ̀rọ̀ kó bá dẹ tákọ́ gírí èkó kìjà wọ́n máa lọ fún yan mi kéré wọ́n máa lọ fi yan ìwé kan kéré wọ́n kéré kéré jó wọn kọ́ni ṣeré náwó ṣeré gbọ́mi láti nàìjá wọ parí sọmọ tà ní ìṣí kẹ̀kẹ́ fílẹ̀ bẹ́ẹ̀ mo ní jó wà bẹ́ẹ̀ ọmọ tó sẹ́bẹ̀ẹ́dẹ̀ rọpẹ̀tẹ̀ wájú.